0: Ẹ̀ka sàn, ẹ̀ka àárọ̀ rẹ̀, alẹ́, ẹ kúrò lẹ́yìn gbogbo ìtẹ́ bá dẹ̀ ti ń gbọ́ wa láti rédíò 4EB98.1 náà ni. Àwọn olóòtú wà ń bí, ìgbọ̀n a fẹ́ bá yín sọ̀rọ̀ nípa àwọn ìrírí ayé. Wọ́n sọ pé orí lẹ́sìn ọrọ̀, bí ọ̀rọ̀ bá sọ ní orí la fi ń wà. Bẹ́ẹ̀ ni ọmọ tó bá mọ ọwọ́ wẹ̀ á bá gbà jẹun. Mo fẹ́ sọ ìtàn ìjàpá fún yín, nítorí ìjàpá rò pé òun mọ gbogbo nǹkan. Ìjàpá tó ṣe, ìjàpá dìje níjọ́ kan, òun mo fi bẹ̀rẹ̀ pẹ̀lú òwe, nítorí òwe àwọn àgbàlagbà náà máa ń lo òwe. Ìjàpá dìde, ó lóun fẹ́ kó gbogbo ọgbọ́n ilé ayé, ó fẹ́ kó lọ sọ́run. Àwọn sì wá ń wo ìjàpá pé ẹnì kan kì í jọgbọ̀, ó jẹ gbogbo nǹkan nílé ayé yìí. Ó ní rárá rárá o, òun mọ gbogbo nǹkan, kò dẹ̀ sẹ́ni tó mọ gbogbo nǹkan nílé ayé. Ìjàpá wá kó, ó lóun kó gbogbo ọgbọ́n ilé ayé, ó kó sínú akèrègbè, ó fẹ́ kó lọ, ó lóun máa gbé, wọ́n á fi gun ọ̀pẹ lọ sókè. Ẹ̀yin náà ẹ máa fi ọgbọ́n inú, ẹ máa fi bá mi lọ. Ó bá lọ wá akèrègbè yẹn, ó wá lọ sí ìlú kìíní, kò rí, ìlú kejì kò rí, ìlú kẹta ló ti wá rí akèrègbè pàtó ẹ̀. Ó lóun wá kó gbogbo ọgbọ́n ilé ayé sínú ẹ̀, gbogbo èèyàn dẹ̀ wàá wù. Ìjàpá dẹ̀ bẹ̀rẹ̀ sí í gòkè lọ, ó wá lọ sí ibi òkè kan tí ọ̀pẹ wà. Ẹ̀yin náà mọ ọ̀pẹ, ibi ọ̀pẹ. Ìjàpá ṣe gbé akèrègbè yẹn, ó so okùn mọ́, ó wá fi okùn yẹn, ó fi kọ́ ọrùn ara rẹ̀. Akèrègbè wá wà níwájú ẹ̀, ó wá wà ní ibi ikùn ẹ̀, òun wá ń gòkè lọ. Ó dẹ̀ ń gòkè, ó rí pé kò lè gòkè, akèrègbè yẹn kò lè jẹ́ kó gòkè. Bó ṣe ń lọ, a tún gòkè, a tún jábọ́ láti orí ọ̀pẹ yẹn. Ó dẹ̀ ti kó gbogbo ọgbọ́n ilé ayé o, gẹ́gẹ́ bí ọkàn tiẹ̀. Ọ̀rẹ́ ẹ̀, ó ní ọ̀rẹ́ kan tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó ẹ̀. Ìyàwó ẹ̀ ló ń jẹ́ yán níbo. Ìjàpá, wọ́n máa ń sọ pé ìjàpá sì rókò, ọkọ̀ yán níbo. Ọ̀rẹ́ wọn, òun ní ehoro, ehoro wá, torí ó wá ń wo ìjàpá. Mo dárúkọ ìyàwó rẹ̀, nítorí ìyàwó rẹ̀ náà wọ́n jọ ń tan ara wọn ni. Báwọn fẹ́ kó gbogbo ọgbọ́n ilé ayé, wọ́n fẹ́ kó kúrò ju àwọn ìwà ní lọ́gbọ́n mọ́. Ehoro wá sọ fún pé akèrègbè tó gbé síwájú ikùn ẹ̀yìn ẹ̀yìn ilé ẹ̀ kò gbé sí. Mi ò mọ̀ bóyá olóòtú ẹ̀ ń bá ọ̀rọ̀ tí mo ẹgbẹ́ ẹ̀ fi nǹkan tí mò ń sọ yìí, ẹ̀rẹ̀ ń bá mi lọ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ. Ó dẹ̀ gbé akèrègbè yẹn, ó gbé síwájú ikùn ẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ pé akèrègbè yẹn kò ní jẹ́ kó gbé ọ̀pẹ yẹn. Ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ ehoro wá ní pé kó gbé akèrègbè yẹn, kò gbé sẹ́yìn. Sẹ́ni pé kò lè kó gbogbo ọgbọ́n ilé ayé. Sẹ́ni pé kò sẹ́ni tó ní gbogbo ọgbọ́n ilé ayé. Ọlọ́run nìkan. Tó bá rò pé wọ́n nìkan ló ní gbogbo ọgbọ́n ilé ayé, àwọn ẹlòmíì tó tún ní ọgbọ́n mi, wọ́n wà. Ó wà ní gbà tó wá gbé kèrègbè yẹn, tó yí okùn yẹn, tó yí kèrègbè sẹ́yìn, ó wà ní pé òun lè gun ọ̀pẹ yẹn dáadáa. Ó wà ní ẹni tó lè ní gbogbo ọgbọ́n ilé ayé. Ó wá dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ehoro wípé ẹ ṣé o, tí ò bá jẹ́ pé ìwọ ló wá sọ fún mi, èmi rò pé èmi ni mo gbọ́n jù ní gbogbo ilé ayé, kò dẹ̀ sẹ́ni tó gbọ́n jù ní gbogbo ilé ayé. Àfọ́jọ́ òun nìkan. Òun náà ṣe máa ń sọ pé ibì kan kò lè dá dúró. Ó sọ pé òun jẹ́ igbó. Òwe ṣàtúndáde ìtì kaná méjì kan. Wọ́n dẹ̀ ní pé àgbá jọ ọwọ́ la fi ń sọ̀yà. Òwe mi ìfúnni yẹn o. Tó jẹ́ tó túmọ̀ sí wípé eyan kan o le so pe iwo nikan lo fe da nkan si o ni lati wa awon eyan mi won se ma gbe ogbon papo lati ti se ikan o lo si ibi ti ikan mi jabo so ibi ti ikan ya pari ti leyin ni ni pe ko si eni ti o gbon kan ko si eni ti o gbon tan
1: e se
0: si nkan ko si eni ti o gbon tan.
2: With just 6 years to go until the Brisbane 2032 Games, we're focused on making Brisbane even better. Shaped by thousands of residents, business and community groups, our legacy plan sets out our practical ways we can use the Games to deliver a lasting benefit to our city. This means better transport, more homes close to public transport, improved parks and so much more. The real measure of success won't be just what happens during the Games. It's making sure Brisbane is an even better place to live long after the flame goes out. Search Legacy Plan on our website to find out more.